0: ọ̀rọ̀ ẹ kásán ẹ káàbọ̀ láti gbogbo bíi tẹ́ ti ń gbọ́ wa lórí Yoruba Language Program on 4EB Radio. Àwọn olótú tẹ gbádùn jujujuju olótú ọlá.
1: Ẹ káàárọ̀ ẹ kásán ẹ kálẹ́ o ẹ̀yin ọmọdé ẹ̀yin àgbà ẹ̀yin obìnrin ẹ̀yin ọkùnrin ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ̀yin ọ̀dọ́ tó ń gbọ́ ètò wa. Ètò wa tó lárinrin Yoruba Language Program. Ṣé àlàáfíà la bá gbogbo yín lè ní o?
0: Àlàáfíà ni o, àtolótù yìí, ìdán ṣe yìí.
2: Ẹ̀lẹ́ o, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kalẹ́, ṣé àlàáfíà la bá gbogbo yín?
0: Àlàáfíà ni, àlàáfíà ni, àtolótù yìí kọ́ṣ. Ẹ̀pẹ̀lẹ̀ alọ́sẹ̀ tó dá àbí o èmi lọ gbádùn jujujuju ẹ̀yin náà mọ̀
2: ẹ̀yin náà lẹ sọ bẹ́ẹ̀
0: èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o
1: àwọn náà sọ bẹ́ẹ̀ àwọn èèyàn náà kọ́ lẹ́tà
0: àwọn tó ń kọ́ lẹ́tà mi tó ń fìwé ránṣẹ́ wọn fún wa ní ránkìn ẹ má yẹ ká sọ̀rọ̀ nípa ránkìn yẹn eré mi ò fẹ́ lé àwọn kan kúrò níbi iṣẹ́
2: àwọn nǹkan àṣírí
1: ó lágbára
2: àwọn yorùbá náà ló ní pé tíṣẹ́ ẹni bá tí wọ́n fọwọ́ bò ni.
0: Inú gbogbo continent Africa dùn gan-an ni.
2: Kí ló dé? Ṣé wọ́n ní lọ́tírì ni?
0: No, wọ́n ní pé inú wọn dùn torí àwọn South Africa láti lọlé lọ make sure pé wọ́n gbaṣẹ́ wọn.
2: Ó lágbára.
0: Ó ti lé wọ́n kúrò wọ́kọ̀. Ṣé pé
2: wọ́n tẹ̀lé wọn dé di wọ́kọ̀?
0: Ó tẹ̀lé wọn dé di wọ́kọ̀.
1: Ṣé ẹ̀ntọ́ àti sọ pé
2: àwọn village people.
1: Àwọn unidentified.
2: Àwọn ará ilé wọn.
0: Ibi tí mo gbé wọn lè lọ bí kankan torí ẹ̀rí káwọn èèyàn ní wọn sínú tó pọ̀ tó yẹn kó dẹ̀ jẹ́ the whole continent.
2: Negative energy
0: yẹn ti pọ̀ jù.
2: Kò tí bọ́ọ̀lù yẹn náà yá àwọn èèyàn lẹ́nu gan bó ṣe ń lọ.
0: Àwọn African strike gan ni.